Nyankopɔn wo nkronkron ka me ho ɛde nsɛnkyerɛne ɛwanwadeɛ tumideɛ ne ahodwiredeɛ ɛhyɛ n'asɛm den na ɔtene ne mpaeboi mu ɔde mpaebɔfoɔ nso ɛwɔ ha wo nso a wotie nso Awurade ɛnhyira wo srɛ wo sɛ frɛ wo nua bi na wo nua bi nso ɛmfrɛ ne nua bi frɛ wo yɔnko bi na wo yɔnko bi nso ɛmfrɛ ne yɔnko bi agya mfrɛ yere ɛyɛn frɛ ma ɛfiewura frɛ wo fie hɔfoɔ ɛfie hɔfoɔ mɔmfrɛ mo fiewura sɛ ɛberɛ no aso ɛberɛ no aso ɔtene ne mpaeba ɛmu ɔtɛn ɛyɛ nneɔma bebree dwumadeɛ berɛ no aso bra yɛ nyinaa deɛ Awurade nyankopɔn asɛm asɛm a ɔde bɔɔ wiase asɛm a ɛyɛ nkwa na ɛwɔ ahoɔden na ɛno ɔnam se nkranta ne fa no asɛm a wama so ɛse ne din asɛm a ɛnkwa ɛwɔ mu no ahyɛ yɛn ho nkra kanya yɛn gyidie na yɛgyina so abɔ mpaeɛ ɛtwa sɛ onipa bɔ mpaeɛ daa ɔmmerɛ ho ɛtwa sɛ onipa bɔ mpaeɛ daa ɔmmerɛ ho Yesu se mo mpaeɛ na mo ankɔ nsɔhwɛ mu